Ẹbá kẹrẹ pẹ̀lú ẹgbẹ́ kàbùkù ìfọ̀sẹ̀tòtò àtọ̀ àtọ̀ ìṣe ìṣe ìtòlú àtọ̀ ìṣe àṣàtọ̀. Lọ́dọ̀ báyìí nọ ẹ̀nà bẹ̀lẹ́gàrẹ́ àṣọ àyàká níhùn ǹdẹ̀wọ̀nù.